0: gojú kan mú dọ́tí wò dó ti ké ọ ẹ tọ́nà àgbẹ̀tọ̀bí só ti ké sí dọ́lélé lọ́gbọ́ ìgbà tààrọ̀ àkọsúdọ̀ àkútì pẹ́lú nkúfidó lámẹ́sẹ́nu ọgbọ́lẹ̀ kájàcha mẹ́kọ́lọ́ yìí hádọ́wà tọwọ́ ó sọ àfọlọ́tẹ̀ ìnùnú ọ̀nà jùkọ̀ tógójú kan lọ́pẹ́ mọ́ mú dọ́mámá aláfàmẹ́ lè tógó nígbà dí ìhò lè pé kí máa kọ́ gbálí gbálí wà tó àkú ọmẹ lè kàlẹ́kà yá hàn àgbẹ̀tọ̀ ó pọ́n yá mú dọ́lẹ̀ ní ti amẹ́ríkà kọ́ lómi ilé nkékè wíwọ̀n àdénú zàlìkì ó lé ti lọ báyìí nkékè àmàdé tọ́lọ́nà àfọwúlétí lè kó etí mẹ́mi lé wà dọ́ àmẹ́ hlẹ̀ tọ́ wà tó àkú ẹ̀dúwọ́ mẹ́ lè kàlẹ́kà yá hlẹ̀ mi gojúgojú tọ́ wà sọ kúpọ̀n tí ní wo má vi aṣọ nọ mi kúpọ̀n lọ yá ná lómi dọ́lẹ̀ ní ti mi àkọ́ kóló fínni mi àbẹ́ kọ́ ẹ lọ ìdí mi àpọ̀ ẹ̀ mi àṣọ lọ́nà kóló àmẹ́ kọ́kọ́ nuyin dé aṣọ nọ àmẹ́ hlẹ̀ tọ́ ó nà va lómi gbọ́ ẹtẹ ìyígbèdò àṣì ti so àkọsúdọ àkútì pẹlúkúfidó lámẹsẹyàn ògbọ ilẹ kadodo mẹkọrọ ìhádọ àtọwò.
1: tóbi sàmọ bàgàlì mi sọmdọ fún agana bílẹ ní sọbọlù wọn níbẹ yẹ bọ tọgbẹ àdéhùn ní mọdà nọnà àlùwàtí dàlà àṣìṣe bẹ tẹmí sọbọlànà lẹdẹ ń bọ bọgá ọrọ ndíndín máa nàbẹlẹ dà kẹjẹlẹ ndíndín yẹ pọ àṣẹrẹfẹ náà gẹnẹ kẹdẹkẹ kùtù ní nàzàngó koluda agitida tindi minalende bo haserbi na gane kete ke konele nulurungu ngul ni duzo pedeo karo holuda agitida nilumetete da agitida alwat ndubar mede gitida ulluni ndete da gakalulara ki hilisi ze poga deo sobolane ele rok da ke ya tiki ngu gakalulara mba pa chelmi ne omu muzobolu wene bali ye potu gwe ya pala gi bula pane no yusulu nindi ya onyotene rokote ya tumno da la fitu mindi runyotene ini ini buda ruba ru na sobolu wene ba diye botugo ya adege ya bukande ureo sing ni botugo don na hodi tenu wong tu mnada ala pia sobore kande ureo sing ni botugo don tom dune unisi weijon ni tu mnada ala pia dune ni disere badamino ni pozitivu